0: fọ́ntàn lè máa ọbẹ̀ ńkọ́ mẹ́.
1: Mila fọ́ntàn lè máa ọbẹ̀ ńkọ́ mẹ́ fọ́ndà gbé fọ́ngbà kúdó lamẹ́sẹ́ fọ́ngbà kúdó àwúyáyá lè kánálẹ́ fẹ́ mọ́ bẹ́ ẹnu ṣe é mú ajé. Àmọ́kò pátákì kí ó jìlẹ̀ gbèmí kékeré jẹ́ ó dà ń kọ́rọ́ jí bẹ́ Jacqueline Yonu wa ẹ wọ́n yà mú yẹn kaba. Wà àmọ́kò pátákì ó jìlẹ̀ gbèmí kékeré jẹ́ àgbèké mi dàpọ̀ fífi àmì lè bí ẹ̀ náà mi àdìmọ̀ tó rẹ̀ sí àdìgbà kúdú àmọ́kò pátákì ó lè lo tómi à. Àgbè wọn kí àmì lásán dúdà déje àzìyàbá èkó az metal lè àdàpá mẹ́ta lè fọ́ndàgbé fọ́ngbà kúdú lamẹ́sẹ́ fọ́ngbà kúdú àwúyáyá bẹ́ ọ̀nàmẹ́lẹ̀ kánálẹ̀ fẹ́m bẹ́ nu ṣe mú ajé à. Déjé pé kèké à ní jẹjí náà gbàkúdó pòmẹtọ gbàkúdó dọ́ọ̀tọ́ ó pátá mídómi sẹ́ sọ́tọ́ rájó kánálẹ̀ fẹ́m bẹ́ nu ṣe mú ajé. Àgbè wọn kí á ní àgbè wọn kí á ní jọ à ẹlẹ́yìn náà àwọn ènà happy chula bọ́ lè etazuni rà ní ẹlẹ́yìn bẹ́ẹ̀ lè sì mímú kọ́ lè gàpùpù àmì lè fọ́nà àgbè wọn nàmẹ́ àgbè wọn ètò yé emela ányé. Àgbè wọn kéèké lè jó zèrèka ní àgbè wọn jọ à ẹlẹ́yìn náà àwọn ètò kókò lè france bẹ́ẹ̀ ányé gbanjí sìgbàdé kéye mẹ́lẹ̀ sè mìíràn bẹ́ẹ̀ ńkọ́ nìyẹn lè fọ́nà àgbè bẹ́ẹ̀ wọ̀ ná mẹ́. Mímúràn bẹ́ DG kankoe ní olè sèmi ńkọ́ lè fọ́nà àgbè fọ́ngbàkú lamẹ́sẹ́ fọ́ngbàkú tó àwúyáyá bẹ́ẹ̀ ọ̀nà mẹ́lẹ̀ kánálẹ́ fẹ́ mọ́ abẹ́nu sè mú ajé. Mídó gbèrúdọ̀ gbàkúdó fàmí ọ̀pá ta kékeré kékeré ané jẹ́jí ìmánà pọ̀